yọkọlu yọkọlu kò á tán bí ìyàwó gbọ́kọlu lẹ̀ ọkọ yọkẹ́ yọkọlu yọkọlu.